náà lẹ́sẹ̀ bóyá àtindó àzán kándé tó àzán pàtó ìmẹ̀ mẹ́ẹ̀tò kíkó tó ètò kódó lẹ̀ èyí máa dó kánà tẹ̀ tó tẹ̀ mọ́ nǹkan tán mẹ́bọ̀ èyí máa dó kú wọ́n èyí ẹ̀ tí dó gbọ́dọ̀ núgbó èyí máa ti dó òyàn ẹ̀ èyí ẹ̀ tí dó mí dó náà yín òmẹ̀jíwèwè tó núgbó dọ̀núndé pépé èyí àtẹ̀bọ̀ mí ti dó gbọ́dọ̀ kú wọ́n àlọ́ padé pépé mí ti dó ayún ẹ̀dọ̀ yé omi ẹtí tòkótò mí tọ́lẹ̀ bó to híhó tó mí yéyí máa dó kánà bóyá yéyí máa sọ̀kan sọ àbùnukùn mi mọ́wọ́ yéyí máa sọ̀kan tọ́ àbùnukùn mi mí mà náà yóò trọ́tẹ̀ ẹnẹ náà ò tó tẹ̀dé mẹ̀mí títẹ tí a kọ́ tó mẹ èyí yín kò ẹnẹ wútu ayé àzọ́kábọ̀ aná bí ànukùn náà máa dó kán máa dó kánà ẹtí tòkótò tó lẹ̀ òjẹ́dẹ́ lẹ̀ tí ibo ayé yọpọ́bù bóyí yọpọ́bù nù pẹ̀bídé tukla pẹ̀bídé náà kò wẹ̀lẹ̀ ayé ayún ẹ̀dọ̀ òjẹ́dẹ́ lẹ̀ tí bọ́ àtindó àlékún tó àwọn títò mẹ̀ ọ̀nà tó ẹ máa kò wẹ̀lẹ̀ ayé ẹ̀sùnsùn àlékún tó ẹ náwẹ̀ ọ̀pọ̀ ayé yọpọ́bù amagasin zanlẹ̀ òtọ́ tó ẹ máa sọ gàdọ̀ ètò tó amagasin zanlẹ̀ dàgbé bọ́ ẹ náà gbà pọ̀ tó ẹ láláwo mẹdẹlẹ tí ló mọ bọ náà òtọ ìtọ ọnà ìtọ kàbí mẹkúnlọ tọ ìtọ kàbí àzọngàn èyí tán yéyí kún lọnà wẹrẹ náà mi máa dó kánà tí gbà pa ìdéwè kò àmà náà zán kún lọnà tòwe pò ọlọ́wọ́n pò àtsẹ tòwe pò náà dó hẹ máa dó kánà lẹ́gbẹ́ àmà náà hẹ pẹtọ́lẹ̀ gbẹ́ pẹtọ́lẹ̀ èyí tí dó tálẹ́ǹtì tálẹ́ǹtì náà dó dọ̀hó gbọ́dọ̀ tálẹ́ǹtì náà dó dọ̀hó nẹ èyí ẹ̀sùn ṣé iye tó àgà mọ́wẹ̀ yé kò ní àtọ́ azán òyìnbó ẹ̀ tó ẹ sọ̀kan yín òyìnbó ẹ̀ wéwé tán náà yàn léèna dọ̀hó lọ́dọ́ mọ́wẹ̀ aná hàn pẹ́tọ́lẹ̀ pé bó ṣẹ̀tẹ̀ náà yé mẹ́nẹ́lẹ̀ asọ̀kan dọ̀ náà yé àkọ́ ẹ̀yẹ àjọrò lẹ̀ pé asọ̀kan tó pa nùsùsù tán náà yé mi ẹ̀ wá yà wá wá pìtín bíi anana náírà pọ̀tán dìtàn lé àtò níná dó mọ́wẹ̀ lé yètò nínáwé dó mọ́ àyè àtọkùnà dó ahàn àtọkùn ẹ̀wà mọ́nà lẹ́pẹ́ bò òkúnà ní jóná mẹ́kọ wà mọ́ dà yí lẹ́ẹ̀tò jésù ikọ̀ mẹ́ òkúnà ní sọ̀hìn méjì ẹ̀yọ́yọ́ bọ̀ mẹ́nà sàn wà lọ wà lọ ikọ̀ àkọ́ ẹ mẹ́nà tó gbígbó èmi ti dó mẹ́nà ti dó yìí ṣe tó kọ́ paná yìí tó kọ́ yé dọ̀ àkọ́ sísan hàn pẹ́tọ́lẹ̀ èyí máa dó kánà èyí máa sọ kàn án ti dó nùwẹ̀ àti dó lẹ́ẹ̀tò jésù ikọ̀ mẹ́ ayún ẹ̀ mẹ́nìlẹ̀ nọ̀dọ̀ mọ́wẹ̀ édọ̀ mẹ́nà tó mi tó jikún okó jíwẹ́wẹ́ tán wẹ̀ dọ̀ núdé pépéré àdóró wẹ́ anápẹ̀ ṣùgbọ́n ẹ máa ń pẹ́tọ́lẹ̀ ẹ̀tso kẹ́dẹ́wẹ̀ náà tó ṣùgbọ́n yẹ kó dọ̀ tọ́ lọ súnká dó náà tó nù bí n sọ̀gbẹ̀ ayé òpa gbé lọ́dọ̀ èyí dọ̀ àdó anápẹ̀ yẹ kó dọ̀ tọ́ pasẹ̀ ayé ẹ̀dọ̀ jíwéyẹ̀wẹ̀ ẹnà tó náà mẹ́ẹ̀ẹ́nálẹ̀ àdó níná lọ́dọ̀ àlọ́mẹ́ná pẹ́tọ́lẹ̀ bló miúlẹ̀ lọ sún dẹ́tò yẹ kó dọ̀ miú ntindo àfọdé nàdó sédó bọ́ńtò nsọ tindo èbó tindo tọ̀ntọ̀n nwá lẹ́ndọ̀ lé nàdó kábíyọ̀ pẹ́tọ́lẹ́dọ̀ wàá tó pẹ́sán tse mẹ́ lẹ́ndọ̀ ẹ̀jẹ̀dọ̀ nyẹ̀rọ̀ sún má tó pẹ́sán tó mẹ́ yẹ̀wé kó dọ̀tọ́ mànà tó kíkó mẹ́ẹ̀kpó lẹ́dù mí dóná tó nù dàgbé tó pẹ́sán pẹ́tọ́lẹ́tọ̀ mẹ́ òkúrò náà ní gbọ́ àlọ́ náà mí dọ̀ miúlẹ̀ mi dó wà sún kánú ṣègbà mi máa tó àsún kánú lọ́sà mi náà kò dẹ̀ àsantọ́lẹ̀ náà jẹ̀ kankan ṣègbà mi máa tó àsan ẹgbọ́ ẹ̀ sà mi ní kò dẹ̀ dọ̀ jíwèrè ní tó náà pẹ́tọ́lẹ̀ ṣègbà mi máa tó sì sà dóná lọ mi tó àsún kánú wà martin hihàn kíkò máa dó kánà lẹ́dù pọ́n matthew ta o àpọ̀chíàwé matthew ta o àpọ̀ ẹ̀tàn chíàwé.